0: said, it brought to dissolution, and every city or house divided against itself shall not stand.
1: Ẹjẹ́ àtẹ̀ríba tó àdúrà.
0: Let's bow our head to pray.
1: Ní orúkọ Jésù.
0: Amen.
1: Ọlọ́run wa gbé ọgá nítorí pé ìwọ náà ni Ọlọ́run láyé àti láéláé. Olúwa gba ọpẹ́ wa. Ògo ni fún orúkọ rẹ Ọlọ́run wa o. Olúwa ní àṣálẹ́ yìí iṣẹ́ kan, Olúwa máa bọ̀ wá. Tiwọ́ ti agbára àti àṣẹ ọ̀run rẹ ńlá lórúkọ Jésù. Olúwa sọ̀kalẹ̀ wá. Lágbo wa kọjá. Gbogbo ipá àti agbára àti ẹ̀mí àti àṣẹ àti orúkọ tó yàtọ̀ lórúkọ Jésù. Ẹ wọnú ìgbèkùn lọ. Olúwa ní àṣálẹ́ yìí náwó agbára. Olúwa ní àṣálẹ́ yìí Olúwa náwó agbára. Olúwa ní òru yìí Olúwa náwó agbára. Olúwa rìn ní ìyanu. Gbogbo ẹ̀mí ìyapa nínú ìjọ ìyọ rẹ lórúkọ Jésù. Olúwa gbé wọde. Olúwa sínú ọ̀run wá o. Ògo ni fórúkọ rẹ Ọlọ́run wa. Ní orúkọ Jésù Kristì, Olúwa àti Olùgbàlà wa. Ní ìbámu pẹ̀lú ibi tí a kà fún wa.
0: Na according to where we are reading to us.
1: Ohun tí a ń pè ní ẹ̀mí ìyapa.
0: What we call the spirit of division.
1: Ó ní kíkọ̀yìn sí. Ohun tí mo sọ ni pé ìyapa túmọ̀ sí.
0: Division means.
1: Kíkọ̀yìn sí.
0: Going against.
1: Tàbí ṣíṣe lòdì sí.
0: Or doing contrary.
1: Èrò.
0: To thought.
1: Ìlànà.
0: The direction.
1: Ìṣe.
0: Accept.
1: Àti ọ̀nà.
0: And the way we do things.
1: Ẹ̀mí mímọ́.
0: Against the Holy Spirit.
1: Àti ọ̀rọ̀ Ọlọ́run.
0: And the word of God.
1: Ìyẹn ni pé nígbà tí ẹnìkan bá ní ẹ̀mí ìyapa nínú.
0: When someone has a division spirit.
1: Ohun tí òun fẹ́ dà.
0: What he want to become.
1: Ohun tí ó fẹ́ jẹ́.
0: What he want to be.
1: Ó ní yóò wà ní igbáya rẹ̀.
0: Be in his heart.
1: Gbogbo ohun tí à ń pè ní ti Ọlọ́run.
0: Everything called of God.
1: Yóò parun ní ọkàn rẹ̀.
0: He will be destroyed in his
1: heart. Irú ẹni bẹ́ẹ̀.
0: Such a person.
1: Ohun tó fẹ́ dà yẹn.
0: What he want to become.
1: Bóyá nínú ayé.
0: Maybe in the world.
1: Bóyá nínú iṣẹ́ yìí.
0: Maybe in this world.
1: Bóyá nínú ipò mi.
0: Maybe in another
1: place. Ohun ni yóò máa lépa.
0: We'll be focusing on that.
1: A wá kíyèsí irú ẹni bẹ́ẹ̀. Ẹni tí ẹ̀mí ìyapa ń bẹ nínú ẹ̀. Ẹni tí èrò ìyapa ń bẹ nínú rẹ̀. Ẹni tí ìṣe ìyapa ń bẹ nínú ẹ̀. Olùfẹ́ gbọ́ mi dáadáa ní àṣálẹ́ yìí o. Irú ẹni bẹ́ẹ̀.
0: Ògbọ́n
1: tá a pè ní èrò tọlọ́run. Yóò parẹ́ nínú ẹ̀.
0: Ògbọ́n
1: tá a pè ní ìfẹ́ ti ọlọ́run. Yóò parẹ́ nínú ẹ̀. Ohun tí yóò máa yépa àti wúṣọ. Ó ní ìfẹ́ inú tara rẹ̀. Tí kì í ṣe ìfẹ́ tọlọ́run. Irú ẹni bẹ́ẹ̀. Olùfẹ́ gbogbo ohun tí a pè ní nǹkan ti Ọlọ́run. Bí ó ṣe máa gbìyànjú àti fojú ẹ̀ lélẹ̀. Ní èrò àti mú ìfẹ́ inú ti ẹ̀ṣẹ̀.
0: Oni
1: yóò máa lépa. A ti kíyè sí nínú àwọn ẹ̀kọ́ tí àwọn bàbá ti kọ́ wa. A kíyè sí ìjọ tá a wà nínú ẹ̀yìn sàn.

0: tí àwọn bàbá fi lé wa lọ́wọ́. Ìjọ bẹ̀rẹ̀ sí ní ṣàìsàn.
1: He began to get sick.
0: Ìjọ bẹ̀rẹ̀ sí ní ṣàìsàn.
1: He began to get sick.
0: Ìjọ bẹ̀rẹ̀ sí ní ṣàìsàn.
1: He began to get sick.
0: Débi pé ayé ń fi ọwọ́ sọ̀yà.
1: To the extent that the world boasted.
0: Òun ó pa ìjọ láìpẹ́.
1: He's going to kill the church.
0: Ẹ̀yin bàbá nínú Olúwa.
1: He bend in the
0: ground. Sọ́mọ wá wòran ní sàn.
1: We're going to be looking at it.
0: Kí ẹ̀mí ayé.
1: At the speed of this world.
0: Ohun tí a fẹ́ jẹ nínú ayé iṣẹ́ yìí.
1: Ohun
0: tí a fẹ́ jẹ nínú iṣẹ́ yìí.
1: What will become in this
0: world. Tí a ń rò nínú igbá ìyá wa. Sọ́wọ́ mọ wòran kó pa ìjọ mọ́ wa lọ́wọ́. Ní àṣálẹ́ yìí. A fẹ́ ṣiṣẹ́ yìí o. Ní àṣálẹ́ yìí.
1: Tonight,
0: a fẹ́ bẹ̀rẹ̀ mí mímọ́. Ẹni tí Jésù fi wálé lọ́wọ́ àti ìjọ pàápàá nígbà tí ń gòkè
1: lọ.
0: Bí bá pè ní ẹ̀mí ìyapa nínú agbo ìjọ ọlọ́run yìí, Olúwa bá wá fi náà rẹ̀ rú o. Ó jẹ́ ohun ẹ̀gàn púpọ̀ pé ìjọ yìí à ń yapa síra wa. Ó jẹ́ ohun àbùkù púpọ̀ pé ìjọ ọlọ́run yìí o pé à ń yapa síra wa o. Ó jẹ́ ohun àbùkù púpọ̀ sàn pé àwa ẹ̀ràn sí ọlọ́run à ń yapa síra wa. Ilé ọlá

0: ni mo pàṣẹ rẹ̀.
1: I command.
0: Pé òkú ìjọ tí ń kú lọ yìí.
1: We shall die.
0: Ìwé padà yè látún o.
1: Leave.
0: Mo wà nínú ìwé orin wa kan.
1: As na just put him.
0: Orin 428.
1: In 428.
0: Orin
1: 428. In 428.
0: Oni kí ìjọba rẹ̀ dé.
1: Let your kingdom come.
0: Kristi kí ìjọba rẹ̀ dé.
1: Let thy kingdom come.
0: Kí àṣẹ rẹ̀ bẹ̀rẹ̀.
1: And thy will be done.
0: Fi ọ̀pá irin rẹ̀ fọ́.
1: Use your rod.
0: Gbogbo ipa ẹ̀ṣẹ̀.
1: To destroy the rod.
0: Ẹ̀jẹ̀ pé nǹkan mi ti àtúrí inú wa nínú tó bí ìyapa nínú ìjọ.
1: Another thing that be division in the
0: church. Oni pé nígbà tí àwa tí a fi ààyè ìjọ lé lọ́wọ́. Nígbà tí a ti ti ọwọ́ wa bọ̀ nǹkan mi. Ìyapa náà tó dé. Ẹsẹ̀ kejì ìwé orin yẹn. Ó ní ìjọba ìfẹ́ dà. Àti tí àlàáfíà. Gbàwọ́ ní ìríra. Yóò tàn án. Bí ìtọ̀rọ̀. Abala ìtẹ́ta ẹsẹ̀ orin yẹn wípé. Àkókò náà á dà. Tí ó tẹ̀ yìí ó parí. Ìka. Àti ìrẹ́ jẹ. Ika àti ìrẹ́ jẹ. Pẹ̀lú ìfẹ́kúfẹ́. Ẹsẹ̀ ìkànnì yẹn wípé. Olúwàjọ́ dìde. Wọ́n nínú agbára rẹ̀. Sí ayọ̀ fún àwa. Tí ó ń ṣàfẹ́rí rẹ̀. Ìyẹn ni pé Olúwa fẹ́ dá ògo ìjọ yìí padà.

0: yóò tún padà dìde lọ́wọ́.
1: Ìjà olúwa yóò padà yé.
0: Ìjà olúwa yóò padà yé.
1: Lẹ́yìn ìjà olúwa níbi tí a wà yóò padà yé.
0: Agbára olúwa níbi tí a wà yóò padà sọjí.
1: Àṣẹ
0: olúwa yóò padà dí.
1: Ọ̀tọ́ni tí ọkọ ṣàbírí inú.
0: Lára wa nínú ayé wa lẹ́nu wa.
1: Ìjà
0: ni pé níbi tí àwọn náà bá ti dúró báyìí. Àwa náà yóò máa sọjú. Pẹ̀lú agbára àti àṣà bí ti gbani bí àwọn bàbá wa ti lò ó tí ó sì ń ṣiṣẹ́ àwọn náà yóò padà mọ lórúkọ yẹn sàn. A gbọ́dọ̀ lu agbára yẹn
1: sàn.
0: Àwọn náà yóò padà fi agbára yẹn yàn gan.
1: Ẹ̀gbọ́n
0: bá gbọ́dọ̀ ọkùnrin ọkùnrin tí ó ní ẹ̀tẹ̀ nínú ayé wòlíì Elisa.
1: Orí
0: níìsí ni mo mọ̀ wípé kò sí Ọlọ́run ní gbogbo ayé.
1: Àfi
0: ní Ísírẹ́lì àkíyèsí àwọn wòlíì ìgbà ni wọ́n fi orúkọ Ọlọ́run yàn gan.
1: Ẹyẹ
0: yẹn Ọlọ́run ní àṣálẹ́ yìí àwa náà fẹ́ gbàdúrà.
1: Tètè
0: olúwa kó dá dàpọ̀ ní ẹ̀mí ìyapa.
1: Olúwa
0: kó bínú lẹ̀ nínú ìjọ yìí o.
1: O
0: ti àpè ní ẹ̀mí ìyapa.
1: Olúwa
0: kó rọ òjò ìnálẹ̀ lórí.
1: O
0: ti àpè ní ẹ̀mí ìdádúró.
1: Tí
0: o jẹ́ kí ìjọ Ọlọ́run kó sáré bí ti bá nìmọ̀.
1: Olúwa
0: kó fi iná ọ̀run wá.
1: Kó
0: fi irun ẹ̀mí náà.
1: Eléyìí
0: náà ni iṣẹ́ tí a gbọ́dọ̀ wájú wa lórí yìí.
1: Olùfẹ́
0: bí ẹni tó mọ̀ pé agbára Ọlọ́run ń bẹ nínú ìjọ yìí. A fẹ́ gbàdúrà.

Olúwa finá rọrùn. Òhun tí a pè ní ẹ̀mí ìyapa nínú ẹgbẹ́ yìí. Olúwa finá rọrùn. Olúwa finá rọrùn. Olúwa finá rọrùn. Olúwa finá rọrùn. Olúwa finá rọrùn. Òhun tí a pè ní ẹ̀mí ìyapa nínú ẹgbẹ́ òjò yìí. Olúwa finá rọrùn. Finá rọrùn. Finá rọrùn. Finá rọrùn. Olúwa finá rọrùn. Olúwa finá rọrùn. Olúwa finá rọrùn. Olúwa finá rọrùn. Olúwa gbọ́ àdúrà ní orúkọ Jésù Kristì Olúwa àti Olúbaláwá. Ẹ̀yin bàbá gbọ́ mi o.

nínú agbọ́ ìjọ yìí olúwa kọlù wọn olúwa kọlù wọn gbogbo ẹ̀mí ìdádúró nínú agbọ́ ìjọ rẹ jésù olúwa kọlù wọn olúwa bì wọ́n lulẹ̀ ẹgbẹ́ jésù olúwa ìlú àwọn ọdọ orúkọ jésù ẹ̀mí mímọ́ ọlọ́run ní àrùn yìí agbẹ́ ohun wa sókè sí olúwa gbogbo ipá àti agbára ẹ̀mí àti àṣà ètò gbé ìyapa dúró nínú agbọ́ ìjọ yìí olúwa kọlù wọn olúwa kọlù wọn olúwa kọlù wọn olúwa kọlù wọn olúwa kọlù wọn olúwa kọlù wọn olúwa kọlù wọn olúwa kọlù wọn olúwa kọlù wọn olúwa gbọ́ àdúrà ní orúkọ jésù kristi olúwa àti olùgbàláwa ẹyin tí a gbàgbọ́ pé a ń bọ̀ lọ́wọ́ ẹ̀mí ìyapa àti ìdádúró ẹ ká aleluya ńlá kan ọlọ́run àwọn wòlíì ìgbani bàbá tó ń dábìrà ní ọjọ́ wọn ni egungun gbígbẹ ìgbà wọn ni ó padà yé ìṣẹ́gun ọjọ́ wọn ni láàfẹ́ ní bàbá ọlọ́run àwọn wòlíì ìgbani bàbá tó ń dábìrà ní ọjọ́ wọn ni egungun gbígbẹ ìgbà wọn ni ó padà yé ìṣẹ́gun ọjọ́ wọn ni láàfẹ́ ní bà ọlọ́run àwọn wòlíì ìgbani bàbá tó ń dábìrà ní ọjọ́ wọn ni egungun gbígbẹ ìgbà wọn ni ó padà yé ìṣẹ́gun ọjọ́ wọn ni láàfẹ́ ní bà ọwọ́ wa ọlọ́run.

0: Olúwa ẹgbẹ́ àlàáfíà jọ yí padà. Ẹ mọ sọ̀rọ̀ ẹyẹ bábà. Ẹ mọ gbàdúrà. Olúwa padà bí ti bá ni. Afẹ́ ní ògùn ọ̀tún nínú rẹ̀. Olúwa padà wá bí ti bá ni. Olúwa jẹ́ gbàdúrà, jẹ́ gbàdúrà, jẹ́ gbàdúrà. Olúwa gbọ́ àdúrà ní orúkọ Jésù Kristu. Olúwa wá. Ẹyẹ bábà ẹ mọ bínú o. Kẹ́yẹ́ kó mo fẹ́ ṣọ̀ṣù wa kọ́.
1: I'm not
0: stressing those. Ẹ jẹ́ gbé ọwọ́ wa sókè báyìí.
1: Mo
0: fẹ́ fi ọ̀yàn gan.
1: I want to show forth your glory.
0: Mo

0: ma yi padà báyìí. Kò wá gba ìjọba.
1: To come and take the
0: Tí Olúwa bá gba ìjọba fún rẹ̀.
1: If God take
0: peace with it,
1: the kingdom by itself,
0: love will come back.
1: Ìfẹ́ á padà wá.
0: Sọ̀kalẹ̀ wà nínú.

0: Àwọn bàbá ń sọ fún wa lánàá.
1: They tell us yesterday.
0: Wọ́n ní kí ẹ ṣe

0: Olúwa gbọ́ àdúrà wa, fi àṣẹ dá wa lóhùn. Gbogbo ta béèrè, Olúwa ṣe é. Ó ti di dandan. Bàbá, jẹ́ káwọn ọmọ orí àánú gbà. Àwọn ọmọ tó fi fún wa wọ̀nyí, bá wa ṣàánú fún wa. Àánú ìwọ Ọlọ́run Olúwa fi gbé wọn dìde. Jọ rògbò ojú ọjọ́ lò. Bójú ó pẹ́ kó tó dá a fún wọn. Nígbà tó bá dá a fún wọn, Joseph ṣe bàbá mi ṣe wà láàyè. Ẹ lọ mọ̀ wá. Nígbà tó bá dá a fún wọn, lórúkọ Jésù mọ́jọ ń gbàgbé wa. Kí ló dé tá ò ṣàánú báyìí? Ṣé ẹ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ nígbà tó bá dá a fún wọn, ìyá wọn nìkan ni wọ́n ń rántí? Ṣùgbọ́n Joseph rántí bàbá ẹ̀. Ẹ padà sínú Bíbélì. Dáfídì ló ṣí adé lórí ara ẹ̀ tó gbé lórí Solomoni. Ṣùgbọ́n Bathsheba ló wá ń gba ògo. A gbàdúrà lórúkọ bàbá màtẹ́mọ́. Àkókò tó lórúkọ Jésù. Olúwa fa àwọn ọmọ wa lọ́wọ́ sókè. Bí wọ́n ṣe ń gòkè tó ń dára fún wọn ní orúkọ Jésù, Olúwa fi ìfẹ́ wa sí wọn lọ́kàn. Mọ̀jọ pa wáàtì. Mọ̀jọ pa wáàtì. Olúwa jẹ̀rẹ́ bí ìwọ náà ti fààyè gba Jósẹ́fù tó mú bàbá rẹ̀ dé iwájú ọba lórúkọ Jésù ọmọ wa jẹ́ mú wa dé ààyè ogóró. Ogo ni fún orúkọ rẹ. Nítorí o ti gbọ́ àdúrà wa ní orúkọ Jésù Kristì Olúwa wa. Aleluya. Ọ̀rọ̀ wa dàbí ẹgbẹ́ kájòkó ní ìṣẹ́jú kékeré ká sáré gbọ́ àwọn ìfilọ̀ yìí.
1: Let us be seated for a while to lis ten to those announcements.
0: A kí gbogbo wa pé a kú oríire. Nítorí a gbàdúrà àdúrà wa gbà. Ọ̀rọ̀ tó jáde sínú ayé wa lórúkọ Jésù yóò ṣe ayé wa lógo. Ẹ̀mí ìyapa àti rúdùdù kò ní ráàyè nínú ayé wa. Àtinújọ CAC lórúkọ Jésù ò ní gbúrò rẹ̀ mọ́. Ọlọ́run yóò ṣe ìjọ CAC lẹ́yọkan. Àti àwọn bàbá wa ṣáájú wa, Olúwa yóò ró wọn ní agbára. Yóò sì dára fún wa. Wọ́n ní gbogbo àwọn ìránṣẹ́ Ọlọ́run ní ilẹ̀ Ìwó. Kí wọ́n ṣetán láti rí àwọn bàbá wa tí ó jẹ́ alága wọn. Ní ilé wọn nígbà tí ó bá di àárọ̀. Bákan náà ni àwọn Àkúrẹ́ Central Coordinating Council. Kí àwọn náà pàdé láago méje àárọ̀ yìí ní ilé wọn tí wọ́n ń kọ́ lọ́wọ́.
1: By 7 a.m. this morning in their house.
0: Yóò dára fún wa.
1: That'll be where we talk.
0: Àwọn ti ilẹ̀ Èkìtì, Èkìtì State Pastors.
1: All the Èkìtì State Pastors.
0: Kí wọ́n pàdé láago méje àbọ̀ lẹ́yìn auditorium yìí láàárọ̀ yìí.
1: 7:30 this morning they should meet at the back of the auditorium.
0: Yóò dára fún wa.
1: That'll be where we talk.
0: Àwọn ènìyàn wọ̀nyí a fẹ́ rí wọn.
1: We want to see them.
0: Pastor Ikodi John Kẹ́hìndé tí wọ́n joyè ní 2014 àti Pastor Adékúnlé Olúwadé Johnson àwọn náà joyè ní 2024. Àwọn ìwé wọn kan wà níbí o la fẹ́ fi rí wọn. Yóò dára fún wa o. Ẹ jọ̀wọ́ àwọn 2024. Ẹ̀yin náà láṣẹ máa bá wa túbí ṣe. Lágbára Ọlọ́run ẹ ó gbàbúrò lọ́jọ́ Friday ọjọ́ Sunday ẹ máa gbàbúrò. Torí náà ẹ bá wa tú àyíká ṣe. Ọlọ́run wá tú ilé àti ọ̀nà yín ṣe o. Àti gbogbo àgbé akú farada ọ̀rọ̀ wa yọrí sáyọ. Báyìí a fẹ́ ṣètò ọrẹ àdúrà mi gbà ẹ̀yin ọ̀ṣà
1: kankan.

0: nítorí ẹ ò gbàgbé ọlọ́run ò ní gbàgbé yín nítorí ẹ fi fún ọlọ́run ọlọ́run yóò fún rere sínú ayé yín o ẹ ṣe púpọ̀ wọ́n ní gbogbo àwọn ushers coordinators kí wọ́n pàdé láago méje nírọ̀lẹ́ lónìí
1: all the ushers coordinators should meet by 7 p.m. today
0: àwọn ọmọ Èkìtì wọ́n ní kí wọ́n pàdé ní ìrọ̀lẹ́ bákan náà lónìí níbí
1: all our people from Èkìtì station meet in the evening
0: àwọn olùṣọ́ àgùntàn láti temple of the lord ní Òṣogbo wọ́n ní kẹ́ mọ́ gbàgbé ìpàdé yín lákòókò tẹ́ fi sí
1: pastors from temple of the lord in Òṣogbo don't forget your meeting the time
0: àwọn CSO Ìṣẹ́gun Àkúrẹ́ Ìrowò Wọ́dẹ́tì Council kí wọ́n mọ́ gbàgbé láti pàdé ní ilé wọn láago méje láàárọ̀ òní olúwa yóò ràn wá lọ́wọ́
1: Ìṣẹ́gun Ìrowò Àkúrẹ́ should meet at their house by 7 a.m. today
0: wọ́n ti rí pastor Ikodi John pastor Adékúnlé Olúwadé Johnson wọ́n ń retí wọn o ẹ wá dá wọn lóhùn kíákíá yóò dára fún yín
1: this time mention we are expecting you please
0: come ẹ jẹ́ ká dìde dúró
1: let us stand on our feet
0: ẹ jẹ́ ká dìde dúró
1: let us stand up on our feet
0: ẹ jẹ́ ká dìde dúró
1: let us stand up
0: kò ní rẹ̀ wá
1: cannot be tired
0: ẹ ò lè bá mi ṣọ̀nà ní wákàtí kan ni
1: can't you watch for me just within 1 hour
0: olúwa tú àgọ́ ara wa ṣe o
1: the lord will restrengthen our body
0: gbogbo wa ló máa gbé ọwọ́ ọ̀tún wa sókè pé ìwé ẹ̀bẹ̀ àdúrà tí àwọn èèyàn ti kọ síbí olúwa gbà á kà
1: láwọn lóhùn
0: fún wọn náà sì lọ́nà ìyá náà
1: kí
0: wọ́n lè rí ẹ̀rí rere níwájú ìwọ ọlọ́run jẹ́ ó jẹ́ gbẹ̀dúrà na ọwọ́ ọ̀tún yẹn sókè sí ọlọ́run ìwé ẹ̀bẹ̀ àdúrà àwọn èèyàn rẹ̀
1: ìwọ
0: ni wọ́n kọ̀wé sí olúwa gba ìwé yìí ká ka ìwé náà kó wá dá wọn lóhùn lọ́nà ìyanu ńlá
1: answer them in a miraculous way
0: olúwa ka lẹ́tà yìí ìwọ ni wọ́n kọ́ sí kí àwọn ènìyàn lè rí ẹ̀rí rere níwájú ìwọ ọlọ́run ní orúkọ jésù olúwa gbọ́ àdúrà tá a gbà yìí kí a lè rí èsì ayọ̀ ní orúkọ jésù kristi olúwa wá
1: amẹ́
0: gbogbo àwọn àlùfáà láti òkè àró wọ́n ní kí wọ́n pàdé ní iwájú ilé òkè lisa láàárọ̀ ìní láago mẹ́jọ yóò dáa fún wa
1: èkìtì
0: mélòó ni kí n sọ báyìí all pastors from Èkìtì please let us meet by 7:30 at the back of auditorium God bless you.
1: gbogbo àránṣẹ́ ọlọ́run láti ìlú Èkìtì ẹ̀dá pàdé ní ẹ̀yìn àìlè ní aago méje ààbọ̀ láàárọ̀ yìí.
0: ẹ jẹ́ ká wà ní orídùú wa nígbà tí àwọn bàbá wa pastor doctor Latif yóò gbàdúrà fún wa tí wọ́n ti ṣe orí ọ̀fẹ́.
1: let remain standing for closing prayer.
0: orúkọ jésù ọlọ́run gba ọpẹ́ gba ẹ̀yìn wa olúwa mú ìbéèrè wa ṣẹ olúwa súre fún wa bẹ́ẹ̀ ni yóò sì rí yẹ kí orí ọ̀fẹ́ jésù kristu olúwa wa ìfẹ́ mọ sí ọlọ́run ìfẹ́ sí ẹ̀mí mímọ́ kí ó wà pẹ̀lú gbogbo wa kó sì máa bá wa gbé láé àti láéláé.
2: ẹ jẹ́ ká kí aleluya méje àti ogun mẹ́ta fún àṣeyọrí sọ̀rọ̀ yìí.